0: refreshed with Peak Yogurt Drink, which contains fresh cow milk. Available in 90 ml, 318 ml, 1 liter strawberry and plain sweetened flavors. Peak, reach for your peak.
1: Iná.
2: Ewu ni ariwo. Kí ló ń ṣẹlẹ̀ ń bí?
1: Ó bẹ̀rẹ̀ láti inú switchboard. Ló bá wa nú kébù. A fi gbà o. Iná eruku. Ayé mi o.
2: Àwọn kébù yìí wo lẹ fi ṣiṣẹ́?
1: Àwọn kébù ti arí lọ́jà ni. A rò pé kò ní ṣe pàtàkì.
2: Ó ṣe pàtàkì gidigidi gan o. Ẹ̀bá ti yàgò fún. Tẹ bá lo Cutix cable àti switchboard láti add switch. Ṣọ́ọ̀bù yín, ilé yín, ọ́fíìsì yín àti ilé-iṣẹ́ yín. Gbogbo ẹ̀ yóò ti wà ní ààbò. Wáyà Cutix ni copper tó mọ́ 99.9%. Náà ní LED tó dá fún ayé tó lè dènà iná. Ó ṣe lè farada ojú òjò ọdún pípẹ́. Ìdí nìyí tí mo sọ pé ó dára jù.
1: Ṣé gbogbo rẹ̀ ni ẹ̀ ń ṣe?
2: Gbogbo ẹ̀ pátá là ń ṣe. Wáyà ilé, wáyà òòrùn, low voltage power cable, wáyà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ẹrù ilé pẹ̀lú add switch switch gear.
1: Má dúró de ìjàmbá kó ṣẹlẹ̀. Lo Cutix cables àti add switch kí o fi dáàbò bo ìdílé rẹ, ilé-iṣẹ́ rẹ àti ohun ìnílò rẹ pẹ̀lú. Fún àlàyé si, ṣe àbẹ̀wò www.cutixplc.com.ng tàbí kó pe ẹ̀rọ àgbéká 0704-623-6426.
3: Cutix cables, ó dúró pẹ́.
4: Attention kids, are you ready to become amazing?
5: Yes, that's amazing!
4: So, what do we do?
5: We take our amazing day cereal!
4: Can't hear you!
5: We take our amazing day cereal!
4: That's right! Nurture your kids with a Golden Penny Amazing Day cereal, which contains protein, fiber, calcium, and vitamin A. I am Captain Amazing, and with Golden Penny Amazing Day cereal, amazing kids become amazing, amazing nators! Golden Penny Amazing Day cereal. Nurture, they're amazing.